lọ́wọ́ bàbá. In the name of Jesus. Kí Ọlọ́run kó gbé ìrìn lọ́wọ́ dìde fún ọ. Kí ni ọ̀fẹ́? Kí ni tó ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀? Abálábolo ti nílò ìrìn lọ́wọ́. Wá mú nǹkan kan kó fi tì. Mú ìrúbọ ti. O lè mú 3,000 bí ọmọ. O lè mú 5,000. O lè mú 2,000. O lè mú ìdá mẹ́wàá rẹ kó fi sí. Bíbélì ni awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Mo gbẹ́yìn tí wọ́n bá lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ náà rúbọ ti. Account number church leléyìí. Tẹ́ ẹ bá fẹ́ ṣe 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. And fi kankan tó bá nítumọ̀ fi ṣe. A fi ṣe program tó la lágbára ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá bó sì ṣe ń parí ọya dàsí. Lágbára ẹni tó láyé àtọ̀run ìpàdé wa di aago mẹ́fà àbọ̀ lórí YouTube, TikTok àti Facebook. Omi wa náà láti tún kó jáde. Mo ti sọ lánàá gbogbo omi yẹn. Oh my God. Òun lámọ̀mọ́ lọ gbàdúrà sí dáadáa lónìí. Mi tí ni ẹ fi wẹ but ẹ kó pàdé Jésù nú ayé mi. Gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù ẹ já lọ sí morning devotion ní Jesus City. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago méje a tún ti síde ní agbára ẹni tó láyé àtọ̀run. Àánú ni. Now ẹsẹ̀ Bíbélì tá a kà lónìí ìwé 2 Corinthians chapter 1 2 Corinthians chapter 1 títí wọ chapter 10 2 Corinthians 1 to 10 ẹ múra o. Olaka lónìí. And gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí ìlú Jordan pẹ̀lú wòlíì ọ̀dẹ́kúnlé. Àbọ̀ fẹ́ rán mọ́ mi ẹ lọ. Israel and Jordan. Israel and Jordan. Phone number tó fi lè bá mi sọ̀rọ̀ lélẹ́yìí. Phone number lélẹ́yìí. 081-637-34-43. Fáwọn tó fẹ́ travel ni o. 081-637-34-43. Ẹ wo ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àti àwọn tó máàkì wedding anniversary wọn. Mo gbé ọwọ́ sókè lónìí. Ìrìn àjò yín kí Jésù Nasareti kọ́ bá mi ràn yín lọ́wọ́. Látòní lọ, ayé rẹ kọ́ bẹ̀rẹ̀ sí gbọ́. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tèmi náà. 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ bá yín. You are blessed. It is well with you.